0: àwọn èèyàn ọ̀ọ̀kan kan jẹ́ káwọn èèyàn rò pé àwọn èèyàn wọn àwọn ẹranko kan níbì kan ni tán mọ nǹkan tán ń ṣe tán nédè tán náṣà kò dáa rárá.
1: Ìdí tó tún ṣe ṣe pàtàkì ni pé àwọn ìtàn yẹn náà tá a bá sọ fún àwọn ọmọ wa wọn ní mọ̀ torí ngbà tá a wà ń dàgbà ṣe mọ̀ ẹ̀ mọ̀ pé eléyìí ṣẹlẹ̀ lágbádá ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ó jẹ́ bí family history àti family knowledge tá a bá sọ fún àwọn ọmọ pé ìyá bàbá mi ó ní oko ó ń dáko ó ń ṣe báyìí èmi ni mo kọ́kọ́ gba ìwé ẹ̀rí ní àdúgbò wa
0: ní abúlé wa
1: bó ṣe ń ṣe ní irú aṣọ bí àwọn ọ̀nà tí a fi máa lè kọ́ àwọn ọmọ wa ní àṣà àti àwọn ìtàn tí ọ̀tàn yẹn ò ní fi parẹ́ pẹ̀lú wa torí tó àbá sọ fún wọn nímọ̀ àwọn ìtàn àwọn
0: èmi nírò ó yẹ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí kọ àwọn kinní yẹn lẹ̀ kí bí àṣà àwọn òyìnbó kán bẹ̀rẹ̀ sí kọ́lẹ̀ kán dẹ̀ fi sílé kán fi sí láìbírì wọn kán fi sílé kán ní mẹ́mọ́à kì í ṣe gbogbo mẹ́mọ́à nìyàn ń publish ìgbà míì àwọn mẹ́mọ́à míì ìyàn máa ń kọ́ kí àwọn ọmọ tó ń bọ̀ kán lè kà á kán mọrúyàn tí bàbá wọn jẹ́ kò dá kíyàn máa pa ìtàn nípa ẹni tí o jẹ́ àti àwọn èèyàn ẹ fún ẹ ẹni tó ò bá fẹ́ràn ẹ kí ló máa sọ ń pa wọn ṣèbí tẹ́lẹ̀ wọ́n máa sọ wípé àwọn èèyàn tó ń wá ṣáájú wa wípé ẹranko ni wọ́n dẹ̀ ń ṣe ẹranko tó tọ́ ni ò ń gbójú sókè bọ̀ tó nǹkan tó kà kọ́ nìyẹn ni pé wọ́n irú nǹkan bẹ́ẹ̀ náà kọ́ ń pa wọn náà ìsìn la ṣe wá mọ̀ pé wọ́n náṣà wọ́n nídè wọ́n nẹ́sìn wọ́n ní kán ṣe ń ṣe nǹkan tí wọ́n tó tọ́ ni náà tó tọ́ ni. Ẹ jẹ́ ká gbọ́ interview ẹ.
1: Bẹ́ẹ̀ni pẹ̀lú Yafin Silas.
0: But ká tó gbọ́ interview náà a sáré gbọ́ orin Davido. Orin Davido called FIA. 36.

0: Hello, a cabo sorrieto, a cabo sorry sat at a man she for a one ilenu at a giro. Lori amo rishi rishi nikba a shawa ni ile yoruba, a wa shao do ni, a wa sha ya ti jo, ibi tonti papo. Ya wan kota a she mo, a wan kota an she. A wa le jo wa, le ni, ni a ya fi Silas, a kaso on.
1: Ẹ̀ka sọ̀rọ̀ sórí ètò yìí o gbogbo yín tí ẹ̀ ń gbọ́ wa láti gbogbo ilé ayé sí orí 4EB Radio Australia. Ẹ ṣé o lónìí.
0: Nǹkan tí a fẹ́ ṣe ìjíròrò lénìí nípa ni ìbá ọmọ wí àti ìkọ́ ọmọ ní ilẹ̀ Yorùbá. Báwo làwọn Yorùbá ṣe máa ń kọ́ ọmọ báwọn náà ṣe ń bá wọn wí bóyá ká bẹ̀rẹ̀ láti ayé àtijọ́ àbí bo lẹ ti fẹ́ ṣe káwọ̀?
1: Àti ayé àtijọ́ àti ìsìn yìí náà bó ti bákan náà ni màá sọ bó ṣe rí nílẹ̀ Yorùbá.
0: Ìyẹn lágbára kó yàtọ̀ tu.
1: Kó yàtọ̀ ju bí Yorùbá ṣe ń tọ́jú ọmọ láti di ẹni tí ó ní ìwà ọgbọ́n àti ìmúlò tó dára fún ìdílé àti àwùjọ ní ayé àtijọ́ àti ìsìn. Ọmọ tó bá máa ní láàrín bákan náà ló yẹ kó jẹ́. Nítorí náà ní ilẹ̀ Yorùbá ìfọ́mọ ó túmọ̀ sí ìtọ́nisọ́nà ìtẹ́wọ́gbà tí ọmọ yẹn kó gba ẹ̀kọ́ tí wọ́n fún ìdánilẹ́kọ̀ọ́ àti ìtọ́jú ọmọ ní gbogbo ọ̀nà. Ọmọ Yorùbá ó láti jẹ́ ọmọ tí kì í ṣe òbí rẹ nìkan ni ó màmá bá wí.
0: Ìyẹn ni pé
1: ìdílé àti àdúgbò ni wọ́n ní ọmọ.
0: So kò ń ṣe pé ọmọ mi ni ẹ má ṣùgbọ́n àwọn Yorùbá máa ní bá mi ní ọmọ mi kò dénú ọlọ́mọ.
1: Wọ́n máa ń sọ bẹ́ẹ̀ níṣẹ́ bí nítorí pé wọ́n mọ̀ pé kì í ṣe àwọn nìkan ló lè ná ọmọ yẹn náà ṣe sọ bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ ní pé ọmọ kì í jẹ́ ti ènìyàn nìkan ṣoṣo. A child does not belong to one person alone. Gbogbo àdúgbò ni. Ẹ̀yin náà rí pé tọmọ yẹn tọmọ kan tó bá wá sádùúgbò tó ń rí tó mú kankan tó ṣe nkankan tí ò da ẹ̀rí àgbàlagbà tó wà ńbẹ̀ ó máa bá wípé má ṣe bẹ́ẹ̀ yẹn.
0: Ìyẹn ni wọn Yorùbá fi sọ pé àgbà kí wà lọ́jà kórè ọmọ tuntun wọ́.
1: Ẹyọ lẹ́nu mi ni kò tí mo fẹ́ sọ náà ni. O ní bí Yorùbá ṣe máa ń fọwọ́sowọ́pọ̀ wa nínú community wa nínú ìlú wa ó ṣe pàtàkì. A fẹ́ràn ara wa púpọ̀. So a máa ń kọ́ àwọn ọmọ wa dáadáa. Ọmọ ẹ̀mí a kọ́ wọn ní ìwà àti ìkọ́ni. Pé kí ìwà pẹ̀lẹ́ àti ìbà fún àgbà.
0: Ní àwọn nǹkan tí a ṣàkíyèsí pàápàá fún àwọn ọmọ tó ń dàgbà ní òkè òkun wọ́n máa ń bèrè pé ẹwà náà mọ́mì mélòó la ní ìyá mélòó la ní gbogbo èèyàn là ń pè ní ìyá gbogbo èèyàn ní bàbá eléyìí bàbá mi. Eléyìí bàbá mi ẹ̀pẹ̀lẹ́ màmá wọn pé wá màmá mélòó gangan lòun ní a wá tuntun rí eléyìí ni ẹ̀gbọ́n ìyá mi gbogbo èèyàn ni ẹ̀gbọ́n ìyá gbogbo èèyàn làbúrò ìyá gbogbo èèyàn ni àǹtí gbogbo èèyàn náà ń kú. Ṣé báwo nìyẹn ṣe jẹ mọ́ ó dà pé nǹkan tí ẹ̀ ń fi sọ náà nìyẹn pé ní àṣà wa gbogbo ẹbí gbogbo àdúgbò ló ń tọmọ.
1: Ọmọ kì í jẹ́ ti ènìyàn kan ṣoṣo. Òun lẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ ṣe àlàyé ẹ̀yẹn nísìnyí. Nítorí náà ni ẹ rí ẹ̀gbọ́n mi mọ́mì ni màá pè.
0: Bẹ́ẹ̀ni.
1: Mọ́mì mi gàmá mi náà ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Àǹtí mi mọ́mì mi náà ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Àbúrò ìyá mi mọ́mì mi náà ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìwà yẹn ló dẹ̀ máa wù sí mi.
0: Bẹ́ẹ̀ni.
1: Òun ló ṣe ṣe wí pé ẹ rí i pé tá bá tiẹ̀ ní ilé tíyàwó àtọkọ ń gbé wọn á mú àbúrò ìyá a wá gbé bẹ ọmọ tí ẹgbọn ìyá gbé ẹ tó bí a wá gbé bẹ gbogbo wọn á jìjọ máa gbé pọ gẹgẹ bí ìkan náà. Wọn dẹ máa ń sọ pé bi omo ba ti se ni oni ile ati kesho ro bi
0: beni
1: o ti yeri
0: beni
1: ile ati kesho ro bi pe e ti ri omo yen omo yen o ma aki agbala ro aki lasan aki lale e pe ah won ko omo yi o
0: to jo omo luabi
1: omo luabi o na de se man so pe iwa lewa
0: Iwale wa.
1: Character is beauty.
0: Iwa
1: yen ni won fi han. Bu yi o ba se bu o se ma ni suru. Ti o ti o ti ba se iwa pele. Iyan bi e ninu wa ni suru. Iwa ji yan la ro pa ki. Iwa ri baba wa do bale. Wa ri ya wa kunle ki. Bi yo ba se ma n mo se ma n ko omo won ni.
0: Nkan ti lara won afikun ni eni to ba ti je bi egbe iyayan ni adugo odi ayan ni o
1: beni
0: en to ba je bi egbe mama yan o na di mama eni en to ba je egbe baba e o ni baba e o le bae wi kon ti baba e le se na le se
1: beni
0: gbogbo omo de lo mo yen fi han
1: pata gbogbo omo lo mo yin won de o ni won de se man so pe agbajo owo la si soya
0: owo kan gberu dori ni aye ode oni se iyen wo po sa so ti yato ni aye ode oni abi
1: o ti yato o ti ya won si se na won si se na won si man so na pe omo ti se ti re nikan gbogbo ebi lo ni ojuse lati toju re Olo se se ri pe re ri pe omo aburo niyan iwo ko lo bi o aburo e lo bi abi ya abi aburo o ya e lo bi iwo lo ma ran ni ile iwe so ti ye ba
0: ben
1: iwo lo ma ran ile re lo ma gbe iwo lo ma ran ni ile iwe ile e to de n gbe yen agbale asise ase gbogbo iwo lo ma ran ni ile iwe
0: Iyen ni pe asa wa ni ile Yoruba ni pe omo kin ko ndawa o baba ti en to bi omo Olodumare ko fun won bi ni gbogbo ebi ati gbogbo ara lo nto
1: Beni oun na se so pe omo ki da to ko ndu joko si ori eko ile eko nikan won gbogbo eko pa ko ni se owo pa ko ni se ile wa de tu ko lori wa ko luwe se pe ohun la se ma nko ise agbe ni se lase aye ojo mi
0: beni
1: le wa eni ko si se a ma jale gbogbo yen la ti ma nko lati kekere ma ti ko wa bi pe wo ani agboju logun o fara re fo sika
0: ni ohun lati sise apa e
1: ninu
0: nkan te n so yi o je pe lara awon to je opomulero ni ile Yoruba ni pe iyan lati sise karakara ko sise owo e iyan lati sise fi je apere fun awon omo iyan lati ko omo pe ise logun se ohun lati sise ko karamose omo de lati mo pe ni ile Yoruba awon obi e to bi eni kokko lo obi e gbogbo awon ara adugbo awon ebi ati ara na won je bi obi ni fun awon to wa n gbe ni tori awon ata n gbe awon to n gbe ni oke okun to n gbe ni bi ilu australia ilu america ilu ni awon ibe yen asa yen yato ni awon asa ni awon ilu yen obi oni o je oni kan lo je olubawi fun omo fun awon ti o wa n gbe ni awon beyen bawo ni e se wo pe won le gbe asa wa ni ile Yoruba yen how bawo no se papo how does it come together se won si le ma se awon asa yi abi alati gbe apa asa yen ti ka gbe ti awon asa oloyinbo
1: ai asa oloyinbo to se pe omo gan le pe awon ijoba lori ero pe kon wa mu baba ati iya on emi o lowo
0: be
1: eyin a de ri pe
0: Tori ede ni keke asa a lati ma tiraka lati ma ko awon omo ni ede ati asa kini awon apere awon ona te yan le gba lati ma ro papa fun awon to n gbe ni awon ilu bi Australia America England London to n je eni to je eni Yoruba lati le ran awon omo lowo lati mo ede ati asa tori be lawon omo e se le di omoluabi ton wa gbe Yoruba laruge bi se ni awon imoran
1: imoran ti mo ni ni wi pe awon omo e ko won ni asa ile Yoruba mo ni awon kan na ti mo mo ti awon idile kan ti mo wo mo ni America ati Australia yi ti awon omo won ton ba ri ni won ma kun le ni won ma do bale gbogbo ru yen won asa yen won si nse ton ba ri ni ti gbogbo ru won a ba mi gbe ninu ile awon na foso awon na so nje awon na se ran lowo fun iya ati baba won won de n gbo won lenu so yeah won si ma ke respect fun baba ati iya won
0: ko si wa nbe yen ni pe o sese ko sibi ti o ba wa eyo kan lati fe se ni ko rorun sugbon you have to be intentional
1: you have to be intentional and then you have to really first of all pick them as to ide yen si won then ke de je common wi pe ki se bi ile ti wa o ibi te ti wa ni yi o ba de ki se ni ibi te ti wa ni yi o ke de ma ke ma ko won sonu pẹ̀lú ìfẹ́ ni o
0: bẹ́ẹ̀
1: ń ṣe mọ̀ pé àwọn ọmọ ìsìn náà ibi náà sọ wípé ká máa provoke àwọn ọmọ wa so pẹ̀lú ìfẹ́ ni o ká máa bí wọn nínú pẹ̀lú ìfẹ́ náà la máa fi ṣe o ṣùgbọ́n a ní láti sọ fún wọn pé kì í ṣe ìwé ẹ lọ ń kọ yẹn nìkan wọn láti kọ iṣẹ́ ọwọ́ wọn láti àwọn ẹ̀sẹ̀ wọn ni mo ṣe sọ̀rọ̀ orin àwọn orin Yorùbá tó ń kọ́yàn ni ẹ̀kọ́ tẹ̀mọ̀ agbójúlógún ó fara rẹ̀
0: fún ṣíkà
1: gbogbo àwọn orin ayé àtijọ́ yẹn
0: bẹ́ẹ̀ni
1: tí o tó ń kọ́yàn lọ́gbọ́n ká máa fi kọ́ àwọn ọmọ wa nínú ilé ká máa fi kọ́ àwọn ọmọ wa nílé tí àwọn ọmọ wa tí ọmọ bá tí ìyá bá dẹ̀ jẹ́ ẹlẹ́sìn kristen kò lọ síbẹ̀ bá dẹ̀ jẹ́ pé ti mùsùlùmí ni náà kò lọ bẹ̀ wọ́n kàn bá lè kọ́ ní ẹ̀kọ́
0: Ìmọ̀ràn ẹ ṣe gan ni wà dúpẹ́ ìmọ̀ràn ẹ ní agbára ó dẹ̀ nípọ̀ ó jiná ó gbòòrò ó jẹ́ nǹkan tí ò ń mú lọlé láti ronú sí ní sáà yìí àwọn nǹkan tá tẹ fi lọ wá tẹ fi fún wa nímọ̀ràn ni pé a láti gbìyànjú láti máa sọ èdè sí àwọn ọmọ a láti gbìyànjú láti fún ọ ní láti jẹ́ kọ́ mọ àwọn àṣà wa ká dẹ̀ jẹ́ kọ́ mọ̀ pé èdè àti àṣà wa ni wọ́n láti gbé lárugẹ ẹ ṣe gan ni e se o tori ele je imoran la papa fun awon to ngbe ni oke oku to ngbe ni Australia to ngbe ni America to ngbe ni London ti won wo pe ko se se won ri pe o se se
1: o se mo le so kini kan
0: be ni
1: ibowo fun yen se pataki se mo so fun yin pe mo si ra won awon omo won bowo fun ya ti papa won dada but se mo pa ti soro sugbon a ti soro na tele adura na ni o ati won ma fadura ran won lowo sugbon won lati bo fun ya ti baba won ya ti baba won ko ma je bi won ninu bi ti ma pare esin
0: e se gan ni o tun ti gba kan na o da mo